0: wo ni yemi o se ni si ogbo won mo fe ga si oba to ju oba lo mami e ja jo ki hallelujah nla mefa ati ogun merin ka fi paju osun ide bo se nkoja lo ko to di pa pade ni isin isin eyo kan pe la ni laaro yi yo si bere ni ago e je so pe bi ago meje abo 7:30 ni service to ni tori pe o je isin kan mami e yara mura o o tun wa bo si only communion service oluwa lo ni ki fun yin ni eje jesu tori boju ojo se ri enikan ni bawo loju ojo se ri mo nbo nibo le wa eyan omo Olorun. Somebody stand up and shout six hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ogo merin ni ke se. Ogo, ogo, ogo, ogo fun Messiah. Eyin olufe, bo se n dupe yen, bo se n so pe, enu ope re o ni kan. In the name of Jesus. Boni se je only communion service oni ki fun gbogbo eyan ni eje ki fun yin ni only communion ara oluwa to ni eje jesu ninu meji meji ni ifa mo fe le so pe eyo kan atabo o si le je meta meta enikan ni why because ile wa ninu eje yen a fi eje jesu yen si apere gege bi oluwa se ran mi gbogbo eyan omo Olorun mo ni oluwa ki la fi eje jesu se oni gbogbo ile kokan gbodo ni o si mu mi lo sinu we Exodus chapter 12 oni ki nka verse 13 si gbogbo eyan omo Olorun leti ya mama e to mu awon omo yin bo ninu service loni ipade awon omode wa anniversary won oni ni ipade weje we mu mo ti so agbara ti nbe ninu eje Jesu o service o da loni gbogbo awon omo kekeke yan ni ma gbadura fun a kun fi ola awon omo kekeke yen toro fun gbogbo awon ti won ji gbe gege bi owo Olorun e won ti bibeli so idi to fi gbodo wa nbi idi to fi gbodo mu omo re dinu service laaro yi olufe idi teni kokan fi gbodo wa gba eje Jesu e si mu lo le ati n te bi se ma so fun yin e gbo n to so ni verse 13 oni eje na yo si se ami fun yin lara ile ti eyin gbe wa ami eje yen ma fun yin ni eje Jesu laaro yi oni o wa se ami si gbogbo ile egbo to so nigbati emi ba ri eje na emi a si re yin koja iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt o maina shampala haladash iye ni pe owo agbara Olorun yo duro ninu eje a fi eje Jesu a fi kan ile re laaro yi a mo fi si ami ki wa se leyin nikan wa mu de shop we na ki se shop we nikan agbara nla ki se pe eje Jesu ngba ni nla nikan ku lo wu ese ki se pe se iwenu mese nikan eje Jesu to le da bubu ki wa se yen nikan ola ni Monday ko e to jade nle atomode ataba e fi eje Jesu anoint ara yin bi anointing oil a se lo ni agbara enu to laye atorun anointing oil a soda a so eje Jesu da anointing oil a si fi anoint ile wa a fi anoint ara wa wa fi anoint foto awon me wa fi anoint oh pepe yo pon mo nu service loni yato si yen gbogbo awon omode ni ma gbadura fun gbogbo won to jo gbadura atawon omode yen na a to ka won na bi won se gbadura lati le gbadura lati gbo soke fun gbogbo awon omo ti nbe ni agbaye atawon to ti bo so wa ji ni gbe so ise oni o yato ani kete ta ba ti se tan gbogbo awon omo gekeke yo wa je ipade we je we mu fun gbogbo onipo jipo enikan ni woli kini se ti eje Jesu o se sa yo si se nkan mefa emi oluwa ni ko mi nitori nkan mefa yi won nilo lati da eje Jesu bura won eje Jesu da bi abo ni we use the blood of Jesus to cover and we are going to use it again to cover this money enikan ni ki won fi ma cover number 1 nkan mefa ti eje o cover nu aye re alakoko ni pe the blood of Jesus will cover you from the battle that you are not ready for enikan ni ki le wi yen eje Jesu a si mo mo da bobo lowo ogun to pe si are le fun ash aye ile sa awon ogun kan be teyin ro tele e wa won mo ti won ti gbe se won ro pe nbo ni won mo awon kan se ti won lo ni Nigeria ti de level bi to je wi pe ko si nkan to le fi dira ju eje Jesu lo and mo so nkan kan lori Facebook eyin te ba ni anfani lati bo mi awon omo be yan se yin ibon esa a mo bi eniyan se mo pofo a le kigbe kini kan la ni o na ni eje kini kan la mo o na ni adua kini kan la gbekele olohun ta si gbekele bibeli ni o ija ti wa ki se ti ara o ni agbara ninu olohun ni agbara olohun laaro yi ma fun yin ni apere kini kan bi anointing oil kini kan bi eje Jesu a wa ninu ike meji meji eleyi to fi sami ebe gbo o ni eyin o si fi eje na sami si ori aterigba ile yin awon bubuku kan be sa teyan re di fun ogun to baradi ogun teyan odirade ah ogun eyin won pe ogun to je wi pe yo kan wole de ki so ogun ese mo so yi awon teyan o mura le fun e wo bi Nigeria se nlo ai moye nkan ni o kan mo sele teyan o prepare fun ade npase ogun to fe gbeyin kule wole ogun to lo fe ja o mi kapika tonasha nigba to mura le bayi loluwa wi ki emi mi mo koro pada eje jesu e kibe eje jesu ro ibi pada sibi ti bi ti nbo eje jesu da ogun ti mi o mura le fun ba nda pada sibi ti nbo ogun gba ti pa le le ba ti bo ra le ogun to de nigba teyan ti tura tan ogun to je pa so obura nikan ni nbe lara eniyan eje jesu nikan lo le gba yan o ohun teyan o kan mo kibe eje ohun lo bi je pe nigba te ba yelo mi to ba wa ninu oko accident ba fe sele to ba kibe eje jesu eje jesu ni mo ready a 24/7 eje jesu leju 911 number ti won mo pe la america lo ti sele ba sele eje jesu ni mo gba ni lowo ogun pajawiri enikan ni ogun pajawiri ologun to mura le fun egbon ti really so ninu we psalm 91 egbon to so ni verse 4 psalm 91 verse 4 eje ngugu ka lati verse 3 oni ni to to won gba o ninu ikepo awon peye peye ha ati ninu ajakali arun buburu ewo verse 4 yo si fi ye re bu o abe yi apa re ni won si gbekele otito re yo si si asa ati apata re iwo ki yo si beru ninu ewu oru tabi fun ofa to nfo ni osan tabi fun ajankali arun to rin kiri ni opopo tabi fun iparun etiri ni osan gangan nigbati awon america spies ti won se analysis ti won discover awon apani awon odaju awon to je pe ki won to buru jo le lo won buru jo lo ko lo kigbe lo won so ti won ba ti nbo ninu report ti awon america spies fun wa ni nigeria laipe immediately ti awon ajinigbe iba ti de awon omo kekeke ni won wo ju 22 23 24 lo lori okada awon won si invade won si lo ko didi agbole odidi agbule won yibo won pa won ti gbe won dano sun won ma wole lujiji nigba ti eyin oroti ewon to sele kakakiri ogbomoso kakakiri gbogbo aye nigba teni kan ko mura le ogun to pese won ni nbo nbo awon la deede ogun te yoba mo pe nbo ni ogun eleye yen mo eje nikan ni oluwa ni ko mi fun gbogbo won ni eje jesu oni ki fun yin ni oni communion wine ati ara oluwa yo se ise mefa ise akoko ni pe aja ogba lowo ogun to mura le fun eme to amaya e get the bo shata hala ta ba ri agbara ka gbara tabi majemu to fe fogun eyin jao tabi to fe ja omo me ni bi to wa ina oluwa o ya kodu eje jesu eje jesu eje jesu eje jesu eje jesu jawada jawada jawada jawada jawada eje eje tu wale eyin omo olohun nigba to ba di ago meje ni ale oni ibe lati fi a se ale yi la fe ri koja passover night eyin kan ti mo pa mo je suya eyan ti won fi na so gbogbo e gbogbo fun ado na ni and latodun ta ti se lati gba ta ti wa ninu e olohun si nja wa gba enikan ni woli ẹran tí wọ́n fi náà sun Passover night ọjọ́ tá a bá ti fẹ́ ré kọjá ẹbọ ìré kọjá a ṣe short vigil lálẹ́ yìí ní aago méje ẹnìkan níbo láti wá ṣe wọn orí Facebook lẹ́pàdé ọ̀dẹ́kúnlé ẹ̀pàfra yìí sóòrù ráńpẹ́ ni aago méje sí aago mẹ́sàn-án ẹ ti ra súyà alẹ̀ bí ogo ó sì lè ṣe súyà yẹn fúnra rẹ nulé kì í ṣe dandan kọ́ lọ rà kan ó lè fi ó lè lọ rẹran kó fi ó fò ṣe ẹyìn sọ dáadáa sí tó bá di sẹ́yìn tá a bá tún dé chọ́ọ̀tì lónìí a tún tó sọ bí ogo ṣe ń jẹ ti ọlọ́run ha mo kí ẹ̀yin ọmọ kéékèèké mo bá yín yọ anniversary yìí wọlé òun lójú pọ́n oríire bá gbogbo àwọn èèyàn ẹ gé kéèkì lónìí àwọn ọmọ kéékèèké á tẹ wọn sí rẹpẹtẹ wẹjẹ wẹmú ni kì í wá sọ ọmọ kéékèèké nìkan mo gbé èèyàn tó bá wà ní chọ́ọ̀tì ni torí gbogbo àwọn ọmọ wa ní yọ ẹ̀mí olúwa ló ní ká ṣe bẹ́ẹ̀ ó inú mi sì ń dùn pọ̀ látọ̀ la lọ láti bọ́ sínú ààwẹ̀ ààwẹ̀ ọjọ́ méje ọdún 130 náà lámọ̀ bírèkì járe ẹjẹ́ ń ṣe báyẹn nìkan ní ogun tí ń lè dámú kí n tó mú nọmba 2 ẹ̀jẹ̀ jésù a sì gbà ọ́ ẹnìkan ní kí n nọmba 2 ẹ̀jẹ̀ jésù a sì gbà ọ́ a sì bù ọ́ lọ́wọ́ ogun tí ẹnu fà sí ọ lára ẹnìkan ní cover me from my own mouth ẹ̀jẹ̀ jésù a mọ̀ gbà yàn lọ́wọ́ ẹnu bọ́ kí n tó sọ nǹkan nípa ẹnu ẹ̀jẹ̀ awòrú ẹni tí ọlọ́run já gbà yìí wò lọ́wọ́ ogun tí ò múra á lẹ̀ fún mọ̀mọ́ ogun tó pèsè lẹ̀ ogun tó múra á lẹ̀ fún kò ní já o kò sì ní já ọmọ rẹ ẹ̀jẹ̀ awo ti testimony sista ìgbèrú kí n fi lè kí lẹ́yìn ẹ lọ múra láti ìwòrò díẹ wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ẹ wá wò mí o aago méje ààbọ̀ ni sáfíìsì láàárọ̀ yìí ìsìn òní ló le jù gbogbo sona church ẹ múra o bí wọ́n ṣe ń pin olùkọ́ mílíọ̀nù méjì àtara olúwa bẹ́ẹ̀ ni wọ́n ṣe pin mọ́mì jáwọn ọmọ rẹ wá dádì ẹ wà ń bẹ̀ ìpàdé yẹn ìpàdé agbára ni ẹnjiníà pe sista yìí ẹ jọ sọrọ díẹ àṣẹ ń bẹ lára mi láàárọ yìí.
1: orúkọ mi ni adélúga adébọlá mo wá láti mọ́nàtún ìbàdàn dídàí òwe tọ́lọ́run ṣe fún mi wípé ó ní kankan tó máa ń ṣe ní ààrùn sọ fúnyàn bọ̀tà ṣáà máa ń sọ fọ́lọ́run láti bíi 7 years ago.
0: seven
1: bẹ́ẹ̀ni sá mo máa ń ronú nígbà yẹn bífọ́ kí n tó ní ti ọkọ mi bọ́mí mo pé ìrònú yẹn máa di nǹkan tó le sí mi lára torí pé mo máa ń fèsì àwọn nǹkan kan ṣá but ó lè sí depression mo notice pé mo resign níbi tí mo ti ṣiṣẹ́ mo fẹ́ settle down síbàdàn so gbà tí mo wá dé ni owó tó wà ní àkáǹtì mi kò tó mo wá ń ronú so èmi àtọkọ mi a ṣe ń déètì nígbà yẹn wọ́n wá sọ fún mi pé mo lè bẹ̀rẹ̀ pẹ̀lú iye tó wà pé láti bẹ̀rẹ̀ small kitchen so a wá yè lọ sí ọ̀nà sango àti ru space wọ́n ní ká wá sanwó so a wá da ọjọ́ kejì mo rántí pé èmi ń lọ sílé inú mi dẹ̀ dùn pé mo ti fẹ́ bẹ̀rẹ̀ business mi àwọn dẹ̀ díẹ̀ nǹkan tó yẹ pé wọ́n máa ń try láti ṣe fàájì nígbà yẹn pé mi ò mọ tí mo so wọ́n wá ní àpé ká lọ celebrate mo ní àpé mi ò lọ bọ̀ nǹkan tí mo rí mọ nìyẹn mo kàn notice pé mo lose memory mi mi ò mọ kankan mọ but mo ń gbọ́ àwọn strange voices mo ṣáà ṣe wọ́rọ̀wọ́rọ́ mo pè wọ́n wọ́n ní gbogbo
0: àwọn mo ti ṣe ẹ̀ n tó rò ní bayo ẹjẹ́ ọfà burúkú tí ẹ ń pè ní ọfà mòdì nìyẹn ọfà mòdì tí ń jábọ̀ ní sáòkú ògbẹ́ bá lè ṣe àmì kò ní yálé ẹ̀ kò ní yàdùn àwọn ọmọ ẹ̀ in the name of Jesus. Yes.
1: So mo ṣáà bọ̀ mo ṣì rántí pé mo lẹ́ni tí mò ń déètì nígbà yẹn mo wá pè wọ́n pé nǹkan kan ṣe mí omi mọ bó ṣe ń ṣe mí mọ wọ́n ní UI làwọn wà kí n máa bọ̀ mo ní mi lè wá pé mo ń travel lọ sí abẹ́òkúta lọ sọ́dọ̀ àwọn èèyàn mi bọ̀ mo mọ̀ pé nǹkan ti ń ṣe mí gbọ̀gbà sí màá dé àpáta mi lè lọ anywhere mọ́ mo wọ mọ́tò mẹ́ta mo ń bọ́lẹ̀ ibẹ̀ mo ti pè wọ́n pé kán wá mú mi so láti gbà yẹn kán wọ́n pọ̀ sí eré la pé ìgbà tí màá lajú mo bára mi lábẹ́òkúta so ibi tí mọ́mì mi kọ́kọ́ gbé mi làwọn ẹ̀gbọ́n mi lọ gbé mi níbẹ̀ pé àwọn ti lọ yẹ̀wò pé wọ́n ní wọ́n ti lu ọ̀tá mi kankan bẹ́ẹ̀ yẹn so chọ́ọ̀chì tó wá gbé wa lọ gbogbo nǹkan ta ní ni wọ́n gbà bọ̀ èmi ò rántí kankan mo kàn rántí pé mo rí flájì UBA bank mi nígbà tó ń gbé mi lọ sí bank mi wọ́n bèrè atm mi mi ò lè sọ̀rọ̀ so wa ni kin sign mi mo ba ti mo sign ton fi gba gbogbo owo mu account mi so won sha mo wo yen ko to bo ba mi toro wo left hand the so sha fi treat me
0: won ko do bi deru aruka ogun ti npe logun alawo bo ogun morili ofa buku ti nja bojo bi agbara sami anu oni jo kan sit down.
1: So bi Aisha se bere niyan igba tawon eyan na ri pe owo to won ni choice and kan ti wa sita
0: choice
1: bo ki ma pawo ninu oko mi mo mo pe iya ko wa to nje mi mo lo church bo mi ni Jesu mi ni gala mo mo pe iya yen ehun na pelu kan to nje mi but to church tan la won speak in tongues go but ko ye ni won ko speak in tongues ni so ko mi na ma lo church but igbala oya wa mejeji ni
0: tayin
1: so gba to ya le ni ko wa so fun wa pe ko mu mi lo si lantoro pe eleyo o se spiritual something
0: ibo lantoro yen
1: abekuta ni aro
0: oge oya
1: so ibe ni o si wa so fun mi pe ah depression ni kan to nse mi so won wa place mi lori drug the first doctor to wa tesi mi wa so fun mi mo bere cause nkan to njeru ba mi ni pe ah mi fẹ́ bí báyìí inú mi ò dùn mo ń yẹ jọ alọ́gbọ̀n máa lóògùn yìí dá wọ́n wá sọ fún mi pé ẹni ẹ wá lo glasses ó wá yọ ó ní kí ló jọ ó ní ṣé sunglasses ni àbí recommended mo ń yọ jọ recommended ó ní rárá recommended ni as long as tó ń bá fẹ́ máa rí wọn òun gbọ́dọ̀ lò ó so nǹkan tó ṣe yín náà títí tẹ̀ fi máa jáde láyé.
0: láìsí ogun àbákú. Sàmí ẹ̀bá mọ́ sí àmì ìwọ tó ọba lè máa gbára sàmí ọfà yìí ò ní kàn ọ́. Yáì pọ́nbọ̀ ẹnjìníà ayé ìbòwú àtọmọ dísìsì táì lẹ́nu ń bo ló ti kan ọfà yìí ọjọ́ tó lọ sanwó ṣọ́ọ̀bù ní ọ̀nà sango nìbàdàn ọjọ́ yẹn ni atẹ́gùn yẹn kàn fẹ́ wá yẹ ogun tí ò múra lè fún battle she doesn't prepare for. Ẹ lọ múra láàárọ̀ ìmọ̀ mi láti ìwòròdì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì. Oh my God 7:30 gbogbo sona church 7:30 alẹ́ òní lágbára ẹni tó láyé àtọ̀run ó láṣẹ passover night ẹ sì make sure pé gẹ́ẹ̀tì súyà yín lẹ̀ ìyẹn dago méje alẹ́ but àárọ̀ yìí ó ní communion pàdé wẹ̀jẹwẹ̀ mú fún àwọn gbogbo wa nínú service àwọn children's anniversary wà ń bá wọn yọ ni a sì gbàdúrà fún wa a tún gbàdúrà fún gbogbo àwọn ọmọ tó sọnù engineer ń bo sista ẹ bọrọ ẹdẹ inú mi sàn dádùn só tún wá bọọgùn yẹn kú ni.
1: So bí wọ́n ṣe sọ̀rọ̀ ẹ fún mi àǹtí mi tàjọ wọlé wọ́n wojú mi pé ha ṣé kò sí nǹkan mi jù bẹ́ẹ̀ lọ wọ́n níbẹ̀ ni pé tí màá fi kú ogun yẹn mo máa máa lò
0: ó
1: bọ́wọ́ sọ fún mi pé ní repercussion tí mo bá ti lògùn yẹn mo máa máa sùn sùn sùn sùn lẹ́mi ilé jẹun láìlò ilé sùn láìlò. So ó wá túnde lẹ́rù kan ijó tí mo bá ṣagídí pé mi ò nílò máa wò òkè for like more than 10 hours ojú mi á máa wò òkè kò ní wálẹ̀. But ìbẹ̀rù tó wà nínú mi ò ju wípé ibo mo ti fẹ́ máa rówó ra oògùn yìí tí mi bá ṣiṣẹ́ ká ní wípé àmọ́ ìpè yìí èmi personally bóyá ń kọ́ máa máa rìn káàkiri nínú ayé èèyàn á máa wá nǹkan tí kò sọnù kiri torí èmi ò ní believe nínú Yorùbá church àwọn náà ò lọ sí Yorùbá church but àwọn ọlọ́run lò torí gbà
0: sí
1: ogun yẹn dé
0: ọkọ̀ títí gbẹ yìí kò sì gbé èdè ẹ wo kan.
1: Nígbà tí ogun yẹn dé àwa méjèèjì ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ àti lose contact ìròyìn yẹn náà tún wá kú tiwọn àwọn náà láwọn fẹ́ lọ commit suicide so ibẹ̀ wọ́n ti mọ ìpè yìí èmi wá
0: sàkóso ọkọ̀ ìbẹ́ mi
1: bẹ́ẹ̀ni
0: ẹ bá ń pè wọn ẹran bọ ẹ mọ dà wọn dà.
1: Pastor John. Ṣògbà tá a pàdé làwọn wá ní sọ fún mi pé àwọn náà ti pàdé ìpè kan o ó dẹ̀ ti yí ayé àwọn padà pé kí n máa wá the first day tí mo wá ọkàn mi ò papọ̀ bọ́ láàrin kan wọ́n kàn lo ìpè àlọ́jọ́ kan pé bá mi lọ sóògùn ìpalọ́ bá mi ra ìgbálẹ̀ mo ní kí lẹ fẹ́ fi ṣe wọ́n ní mọ̀wọ́rì ṣáà máa bá mi mú bọ̀ wẹ́mà mi dẹ̀ rí lìmọ̀nà wọn jù mí torí mo ti gbàgbé bíbà ìgbà tí máa dé bíbà mo bá wọn tọ́lẹ̀tì wọn ni ìgbàlẹ̀ tó gùn gan ni o so bó ṣe àwọn fọ tọ́lẹ̀tì wọn wá dúró pé àwọn fọ tọ́lẹ̀tì ta ló gbéṣẹ́ fún yín bi mo se fe yi pada n ba ni pada si bi ko iko yowo na le iwo na ma
0: ma fo toilet o ti so
1: mo wa o pe
0: leyin ko wa ko si fo lo le le ba bere si gbalẹ
1: be ni sa
0: eyin fo toilet
1: mo fo toilet lojo yen bo ebi ti ju ajo bo bi tolorun ti se ogun yen ton patapata nigba ti mo lo si bible school